0: लास्ट तुम कुफा भी
1: अंदेवनी मालगासराई नु मालगासरी संजीतिंगे रेफंबाम तीन ब्रेरेरी केफुकस कस चिम तीन सुन तीन मालगास दीरंदुसी dirany angano fizimianakavy ao antokantrano tsy misy ray miteny malagasy intsony voazanaky ny hafa hatrany anaty fony raha sendra zay mpamangy miteny malagasy izy mianakavy ndrao mangasy azy tsy hainy ny mamaly ireo malagasy avany voafatotry ny hafa ny lela sy ny vavany raha mitenikasy zay miresaka aminy raisy ny mihitsy olona ambaniny ny teni ny vahiny no ataony lazany fa mahamenatra ahy zato teniny razany zay ny zava-misy iainantsika etaona inona ny toyny ahoana sy ahoana hoy a mamaly rehefa atso azy de honohono sisany teny malagasy ny andro avy angamba aoka ho teneniny tsy olazaina tsotra tsy afenipeniny ny giasy de ando ny azy zay tsy levony ny vahiny andi ny tombony andevony
0: saotra tomboko lahy saotra tomboko vavy.